ẹ ṣeun ẹ kásán gbogbo ẹyin tí ẹ ń gbọ wà lórí tòní ọjọ ìní ọjọ ìní ti ń sọ ọjọbọ ojúmọ kejìdínlógún oṣù kẹfà ọdún tá a mọ sí oṣù okudu ọdún ẹgbà ó lé mẹrìndínlọgbọn mọ kí n pé ẹkú dédé wò yìí ẹkú gẹgẹ bí ọjọ ṣe ń orúkọ mi ọmọ yín aboroyin tá a mọ sí michelle dosunmu arákùnrin wa tí a mọ sí agbàlàkà castro àwọn onímọ bẹ ní orí ẹrọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn ló kan èyí tí mo láǹfààní láti fi tó a ní etí ní àṣẹ ìtọjọ ètè níní àwọn wọnyí ǹjọrọ ẹniwà wọn bí ọtí a mọ sí candida zanayi ní ọjọ ìní ni wọn ó sì sọ lójú rẹ ní ilé ìdájọ ńlá àwòsàn àyè nípa rẹ bákan náà ni ọrọ tí ọkan ẹniwà wọn bí ọtí a mọ sí erékùn òdètè pẹlú nurenu achade lórí alága ìdarí ẹgbẹ òṣèlú tí a mọ sí ilẹ democrat wọn ó sì sọ wọn tún sàlàyé lórí ẹ ní àwọn ilé adájọ àwòsàn àyè bákan náà lórí ohun yìí ní gbogbo àwọn ojúmọ kẹtàdínlógún ni wọn ń ṣe ọdún èyí tí ń ṣe ìgbógunjà àwọn ìṣekúṣe lórí àwọn agbègbè jẹ́ bí a ṣe ṣe àwọn ìtògbà nílùú paraku a fi tó a ní etí a fi ṣàlàyé bákan náà lórí ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba lórí ìtọ́jú àrùn pàjáwìrì ní àwọn ojúlé ìwòsàn ìjọba jẹ́ ọ̀kan láàrin àwọn ará ìlú tí a pè ó ṣàlàyé lórí rẹ̀ ohun ẹ̀dùn ọkàn rẹ̀ èyí tí wàá tẹ wá kẹ́yìn òun ló jẹ́ ikú ọkàn láàrin àwọn tí wọ́n fẹ́ràn ojúléeṣẹ́ rẹ́díò fàtẹ̀nìtì nílùú paraku tí wọ́n jẹ́ ọkàn láàrin àwọn tí wọ́n kù sí àwọn ètò tá ń pè ní gbọ̀nyẹ tí ó ṣolóògbé àwọn ṣàlàyé díẹ̀ nípa rẹ̀ wọ́n ní àwọn ìlànà àwọn èèyàn tá fẹ́ lọ nípa rẹ̀ ẹ bá wa lọ ó ti yá o. wọn kí n lẹ́kàn sí pé ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ sì ń rí ẹ sì wá kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn àsán ọjọ́ ìní àniwá ọmọ gírọ̀ tí a mọ̀ sí candida zanayi jẹ́ níṣẹ́mọ̀ lọ bí oṣù mẹ́fà tí ó ti wà ní ilé túbú jẹ́ gẹ́gẹ́ bí àwọn ètò òun ló jẹ́ alága ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí ra tó sì jẹ́ ọ̀kan láàrin àwọn òṣèlú aláṣẹ ìjọba nígbà oyè àkọ́kọ́ tí ẹniwá ọmọ gírọ̀ tí a mọ̀ sí patista lọ ohun tó fà tí wọ́n mú nígbà kan tó jẹ́ pé wọ́n ṣe ìwádìí nígbà tí wọ́n ṣe ìgbésẹ̀ ìdojú oyè run ní orílẹ̀-èdè wa ní oṣù kejìlá ọdún jẹ́ nínú ìwádìí náà ni wọ́n fi mú ẹniwá ọmọ gírọ̀ tí a mọ̀ sí candida zanayi jẹ́ ní ọjọ́ ìní ni wọ́n sì sọ lójú ọ̀rọ̀ yìí láti jẹ́ kí wọ́n mọ ipò tí ó wà bí ó sì tó àti bí ó ṣe yẹ jẹ́ ọ̀kan láàrin àwọn ẹniwá yìí tá a mọ̀ sí candida zanayi jẹ́ ọ̀rẹ́ pàtàkì ti ààrẹ olóde wa àtijọ́ patista lọ́n ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ètò bí ó ṣe máa lọ gbà ní ọjọ́ ìní tí wọ́n ṣe ìdájọ́ rẹ̀ a gbọ́ bí wọ́n ṣe ṣe gbà a sì wá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ nípa èmi ni ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú alátakò tá a mọ̀ sí democrat tàbí èmi kọ́ ọ̀rọ̀ yìí ọkàn ẹniwà mọ́ gílọ̀ tá a mọ̀ sí erékùn dètè pẹ̀lú onírénu àchádé nígbà tí wọ́n lọ ní ọ̀dọ̀ àwọn adájọ́ ǹjẹ́ ní ojúmọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún ni àwọn adájọ́ wọn dájọ́ fún àwọn méjèèjì yìí pé ẹniwà mọ́ gílọ̀ tá a mọ̀ sí onírénu àchádé lọ jẹ nínú ohun yìí tí yóò jẹ alága àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò tá a mọ̀ sí ilẹ̀ democrat ṣùgbọ́n nínú ìgbésẹ̀ ẹniwà mọ́ gílọ̀ erékùn dètè ẹ wá rí pé bí wọ́n ṣe ṣe àwọn ètò yẹn gbà jẹ́ kò tọ̀nà kò jẹ́ àwọn ìlànà tó dáa pé àwọn èèyàn wọn tò lẹ́yìn tí òun wọ́n wáá gbé ẹjọ́ náà padà lọ́dọ̀ àwọn adájọ́ pé kí wọ́n gbàgbọ́ yẹ̀wò rẹ̀ jẹ́ ní ọjọ́ ìní tí ń ṣe ọjọ́bọ̀ yìí ni wọ́n tún sọ lórí àwọn ọ̀rọ̀ yìí tí ó kan ẹniwà mọ́ jùlọ tí a mọ̀ sí erékùn dètè pẹ̀lú onírénu àchádé bí wọ́n ṣe ṣe àwọn àlàyé gbà àníṣà ìgbọ̀ bó ṣe tó àti bí ó ṣe yẹ ǹjẹ́ ló jẹ́ ohun tí a láti fi tó wa ní etí lórí àwọn ètò yìí gẹ́gẹ́ bí àwọn ètò yẹn a ó tún wá ṣàlàyé nínú ìtẹ̀síwájú wa ọ̀rọ̀ nípa àjọ̀dún ilẹ̀ àgbáyé lórí ìgbógunjà ìṣekúṣe lórí àwọn agbègbè èyí ọkàn wa ní ojúmọ́ kẹtàdínlọ́gbọ̀n gbogbo oṣù kẹfà ni wọ́n máa ń ṣọdún yìí èyí tó kan ìlú paraku jẹ́ a rí ẹniwà ọmọ jùlọ tí a mọ̀ sí abdul rafiu alàgbè tó mójútó ètò ìgbé ayé rere ní ojúlé ajẹ́lẹ̀ ìlú paraku tí ó ṣàlàyé fún wa pé ó yẹ kí ó di mímọ̀ fún wa ní àsìkò yìí pé ìgbé ayé rere ó jẹ́ pàtàkì jẹ́ lílo àwọn igi kí a lè máa mí àwọn atẹ́gùn tó da ipò tó da ó jẹ́ ohun tó da kí ó lè máa jẹ́ kí òjò máa rọ̀ àìlọ́ àwọn igi àbí gígé àwọn igi ní ìkékúkẹ́ yìí ọjẹ́ nǹkan tí ó burú jù àgbẹ̀dọ̀ gé àwọn igi ní ìgékúgé kí èyí ló ń fa tó jẹ́ pé àwọn atẹ́gùn lọ́tùnlósì ó máa ń wáyé ṣùgbọ́n ohun tó jẹ́ pé a láti ṣe ni pé ẹnikánukùn wa àgbẹ̀dọ̀ ní ìmọ̀ nípa yìí pé àgbẹ̀dọ̀ máa lọ igi lóòrèkóòrè níbikíbi tí a gbé wà jẹ́ ọjẹ́ nǹkan tí ó lọ́ pọ̀ jù
igbese ile ajenle lu paraku pelu awon ti won se awon igi leyin ogba re awon awogbo lolokan ojokan je won lo ni won yo ipo kan sile ibi ti won lo gbin igi si ya ipo na to je pe igi ti won gbin won lo bi egbarun meji o le ogorun marun ohun meji din ni adota ti won gbin awon igi ti won si gbin je una ni ti a mo si igi tin se kaju ti egi ti an fin se iru pelu eti a mo si akasia ohun ni won gbin bo se to ati bo se ye araba je baba mo gbin eleyin na ninu alaye abdurrafiu alagbe o se lalaye ni asiko yi pe ojule eko kekere ti eti a mo si pepikinu ni ipinle keji ti lu paraku ni won gbe gbin awon ige ye ti won yo sile lati je ki idabo ba le wa ni gbegbele wa ki a le ma mi awon tegun to da okan ni ki a gbin igi yi fun ekeji ni pe ki a se itoju re bo se to ati bi o se ye je o ye ki gbugbu apatapata to di mo fun wa ni asiko yi pe gbin awon igi gbugbu alokan ki a ma gbin mi ibi kibi ti a gbe wa fun imularoge ani idabobo awon gbegbele wa lo je ohun tarigbo latenu eni wa mo gilo ti a mo si abdurrafiu alagbe ti won fi to wa ni eti lori ipinu ijoba je nipa pe ki awon to je pe won dubla isan nipa gawiri ijoba fi wo sile bi oke kan ti owo le fa se sile ni asiko la je ma fi lati ma fi si itoju awon ti won dubla isan ta mo si emilia je ninu awon igbese ti ipinu yi ti won so di otun ni ojumo keta osu okudu ta wa yi ni ohun ijade lenu awon alase ijoba to je pe eyi je ohun kan ti o dun mo awon ara ilu gidigidi tori pe iwosan to ye koro to peye yo ma wa lododo awon to je pe won dubla san ni pajawiri lati ma se itoju won ki won to bere je ba lo se logba je itoju na won ma se lofe ni akoko ki won to bere awon ti won lati se lolokan jokan ijoba ni on ko sapo lati se itoju awon arun pajawiri je ninu ohun na to ta si wa ni eti okan la ni awon ti a pe lori eto wa ni ojo ini ni ojule sere do fraternity eni wa won gilo ta mo si Claude Olisan je o ni leyin gba ti ohun gbo ohun yin inu ohun dun gidigidi ojo igbese kan ti ojo igbese akoso idarapo ti o dun awon ara ilu ninu gidigidi je bi won ba le bi o le sese bi won se wiun ki won se bo se to ati bo se ye yo je idunu fun awon ye ki awon to pe won si nje ire yi ke won mo daju pe rere re lo ile je oye ki won fawo fun ijoba nipa igbese ti won gbe je ohun to si wa wi eleisi wa ni awon ile osan ijoba ni ile yo ma wa ni gbugbu lede bi ni lapapo bi ti ile osan ijoba ba wa ti eleyi ba kan wa ni nipa jagbere agba ni adura sugbon ibe ni won ma se itoju enikokan ninu alaye alagba Claude Olisan ohun ni pe oye ki awon ti won se awon niroyin ni ruru ede ki a se ipolongo awon oro yi ko ye gbogbo awon ara ilu tori opo laarin awon ara ilu ni won mo gbo abi ti won ti e mo bi o se nselegba oye ki a ma fun won ni alaye lori re ki a ma fun won alaye ni ekunrere itukeke ohun yi ti ijoba wi ko ye gbogbo awon ara ilu ki won le mo awon ipa ti won le ma mu to awon ilana ti won le ma mu to fun eto yi ki awon na ki won le kopa ninu re ki won le je ere anfani to nbe ninu je igbese ijoba yi ti o fiwo sile fun eto pajawiri arun ni awon liwosan ijoba o da nje lati fi lo si bi pari awon iroyin ti asan ojo ini gbogbo awon ti won se oniroyin ni ojule se wa pelu awon ara ilu awon to ri pe won kun si awon eto tan pe ni groyin je won wa ninu ikedun eni wa won gilo ti a mo si saka mura yakubu to je olua ni pe ni ojo na ni pa ifarapa kan to waye je to waye ni ona je ti a mo si basin paru ni ipinle keta ilu paraku ni eleyi waye ni eba ona aboko lohun ni won ago mejo gege bi ohun tari gbo latenu eni wa mo gilo ti a mo si abdullahi idrisu je won se jeri si pe enikan ti ko feran wahala ni ti o si je pe ni gbogbo asiko lo ma n kun si awon eto to n soro si aise dede awon oko ti won n gbe lori awon titi lai si awon ami abi ki o ma se sekuse lori awon titi gbogbo re ni eni wa won gilo ti a mo si sakamora yakubu n kun si lori eto wa awon ero wa ni ojulese fraternity fm je won ni awon fi mo han eleyi ki olorun oba loke ko gba ni afefe rere
bakana ni asiwari eni wa mwengilo te amon si adamba shiru una wa soro ki gugwa wanti wambe bitarai batan wankwa feku eni wa mwengilo te amon si saka wala yakubu ki olono wabalu kikogba ni afeferiri nje eni kanko lani ya wanti wansi ti wanku se to tankwe ni gronye nu olono wabalu ki ya ki uma uje ki ili ki okwe ye ki o ma ke ma bari ohun to je pajawiri mo lani awon ti won kun se to tan pe ni groyen lo je ohun ti ari gbo latenu eni wa won julo ti amo si adam bashiru ti won fi to aniti ibi ni a o mu iroyin tojo ite ni gunle mo kin pe eku asiko wa nje mo si alaye lori oro eni wa won julo ti amo so si so loju re ni ojo ni ni afinle dajo lati amo si create ye it tin se oro ti o kan eni wa won julo ri kundute pelu nurenu achade ti awon mo egbe oselu alatako ta mo si le democrat no ni ojo ni bakan na won tun so lori ohun yin fun won lati mo eni ti o je oludari egbe oselu ta mo si le democrat boya ohun na ni o tesiwaju abi erikina ni yo tun gba eleyi awon adajo ni lati wi ni ojo iteni oda ni gbogbo awon ojumo keta di ni ogun ta ma nsodun igbe aye rere isekuse lori awon gbegbele je bi o se lo gba ni ilu paraku asi alaye re fun wa igbese ijoba ipinu re je ki ki a mo ti won fo sile fun pajawiri arun ni awon ojule iwosan ijoba okan larin awon ti a pe ti oruko re nse Claude Olisan o salaye lori idunnu ti awon ni si igbese yi eto akeyin ohun lo je iku eni wa won julo ti a mu oruko re si Sakamura Yakubu to je okan larin awon ti won kun si awon eto ti a mo si goyen to je oluwa ni pe ni ojo ana ni ago mejo irole je bi ni a o mu iroyin tojo ite ni gunle mo kin pe ku asiko wa oruko itemi omo yin aburo yin ta mo si Michel Dosumu eni wa won julo ti a mo si Agbalaka Castro awon ni won be ni ure ro fun wa ipade wa ni ale ni ago mejo koja se ago mesan koja se jumedogun fun eto awututoro won dagbere fun wa pe o ti gbadie

ibẹ̀ ni a ó ṣe lágbára tí olúwa a ò ní di ẹni òṣì nínú ayé wa ẹnìkọ̀ọ̀kan akéèrè kẹsì pé bọ́jọ́ tì ní kí a ó sọ fún ẹni ọjọ́ tì ní ẹni àná pé a ní láti kí àwọn ará wa jẹ́ onáni ètò àti ọjọ́ tì ní. Bàbá tí ó ń ṣe Sùmánù Màjídì bàbá ilé Èṣù ti ń ṣe sàlámàlẹ́ Èkó ló ń fi àkókò yìí ó lóun kí ara tí òun gbogbo àwọn sísáré sọ́tún tó sì ààrẹ lè máa mú àwọn lágbára tí olúwa olúwa ń jẹ́ kí agarako dá ẹni ọjọ́ tì ní sí kí ìyàwó tí òun pẹ̀lú àwọn ọmọ ayọ̀ fún ẹni ọjọ́ tì ní ìyàwó òun ìyàwó alájà wọn láwọn kí wọn pé ẹmí gùn fún yín ó lágbára tí olúwa ẹ ó jẹun àwọn ọmọ yín àwọn ẹ̀gbọ́n àbúrò ọ̀nà ìkọ̀nì kíkan yín àwọn ọ̀rẹ́ àwọn àgbàgbà ti àdúgbò títíru akínyín àti àwọn tí wọ́n ń bẹ ní àdúgbò òwúrú tọkọ lọ́hùn wọn láwọn kí ó bẹ́ẹ̀ ni ẹ fi àkókò yìí láti kí gbogbo àwọn ìdílé kùrìbàlì lọ́lọ́kan ọ̀jọ̀kan ìpè ẹ̀kọ́ ọjọ́ tí ó dára fún yín pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ti dárúkọ tí àwọn tí wọ́n ń já èṣù ní ọ̀dọ̀ tí wọ́n láwọn kí n lágbára tó lúwa olè òní ìjà yín ọlọ́run ajẹ́ kí ayọ̀ kí ó jẹ́ ti yín fún ẹ̀ tí ẹ ní àwọn ayẹyẹ ìnáwó lọ́kan ọ̀jọ̀kan ìpè àwọn afẹ́ ṣe ìsìnkú afẹ́ ṣe freedom bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tí a lè fi jẹ́ kí ètò náà kí wọ́n gbé start with yẹ ìjókòó gbogbo ẹ̀ ni wọ́n ní tẹ́bátí dé ọjọ́ tí àwọn kò ní sí láàbò fún yín ẹni rà kódà ni wọ́n ṣe fún yín ẹnàpọ̀pọ̀ inú yóò dùn jẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ní o ìjókòó àwọn ìbòrí tí ṣe bá ṣùgbọ́n ní bẹ́ẹ̀ bá wa akínyin Sùmánù Màjídì eléèso làgbà tó lọ àwọn olè wọ̀n níjà yín olú ọmọ gbé yín ga fún wo tí ẹ ń ṣe bẹ́ẹ̀ ni ìkéde ti ìdúpẹ́ ìdílé òkúta ti sábẹ́ ṣàlàgòyé àti paraku ìdílé oní ìdílé ti sábẹ́ ní sùúrù ìdílé pálítì àbí bẹ́ẹ̀ ni ìdílé fáríkì ajayi ti jabata sábẹ́ kìlìbọ̀ àti paraku ìdílé adébùtẹ́ ti àjáwẹ̀rẹ̀ àti paraku àwọn ẹbí ara ìbátan wọn fẹ́ láti dúpẹ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan yóò fún gbogbo tí ẹ ṣe tí ẹ dúró tí àwọn ti ẹ fàdúrà ránṣẹ́ ní àkókò ìsìnkú ìyá wa pàtàkì òkúta àtíkẹ́ emily ẹ̀nà jẹ́ ní àkókò yìí gbogbo àwọn ọmọ wọn gbà láti iléeṣẹ́ wọn níbi láti kí yín ń fi ìmoore wọn hàn sí lágbára tí olúwa oúnjẹ bí pé bẹ́ẹ̀ ni kí a fi san fúnra bẹ́ẹ̀ ni mo sì gbàgbé àwọn ọmọ ìjọ methodist gulne àti okedan fún àdúró tí pàtàkì alfa wa babalá daniel wọn làwọn kí pẹ̀lú àbáwá tàbí emmanuel tí wàwọn náà wọn fẹ́ lọ nílé ẹ̀kọ́ oníwàásù wọn làwọn kí ń jẹ́ ọlọ́run kó sọ fún ní ẹ̀sà rere jẹ́ olóògbé ọ̀yá wa ní ọmọ ẹni wa ajayi sabi samẹtẹ́lẹ̀ pè ní sedeku babalá kò ní akíwọ̀n jẹ́ ìdílé ya kí n pé ẹ kú rọjú lágbára tí olúwa yá tù yìí nínú ọjọ́ tò ní ayọ̀ ni ó jẹ fún yín ní àkókò ìbànújẹ́ oúnjẹ tí yín ó ẹsẹ̀ mẹ́àdúrà bàbá tí wọ́n ṣe bẹ́lò jàfàrà aṣọ ọlọ́kọ́ ni ènìyàn ńlá ọ̀nà pọ̀pọ̀ ń gba láti bí yìí láti kí bàbá àti àwọn bẹ́lò rẹ̀ ta kàn ní àdúgbò tọkọrú ìyàwó pẹ̀lú àwọn ọmọ bẹ́lò bí ṣe lùtọ́jọ́ ẹ̀gbọ́n ti àwọn ní àdúgbò wọ́n náà fi ẹ̀kọ́ láti kí àwọn ọ̀rẹ́ pàtàkì ìdíyà alimọ́ṣídì akínyó ìyàwó pẹ̀lú àwọn ọmọ àwọn onígbàgbé marshall ìyàwó pẹ̀lú àwọn ọmọ oníbikítẹ́wà ayọ̀rọ̀jẹ́ ti yín gbogbo ọ̀rẹ́ ohun pàtàkì ajébítẹ̀ làkínyó bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìdílé ayédìtàn àti ìyàwó ìdílé bàbíọ́ tìlú sáwẹ́ paraku àwọn ànániyẹ akínyó àlùwà pẹ̀lú gbogbo àwọn ọmọ nafisatu adigun babatunde ìrìnàtù àbí kẹ́mífúlẹ̀ àmàrúfà àti àkínyìn òyà fìzà kínyìn bẹ́ẹ̀ ni ìyá wa àwáwò alájà ní dàmàgbé akínyìn pé olùwàbò kò yan ọláyà tẹ́lẹ̀ báwo ni ẹ̀kọ́ ọjọ́ tí ò ní lágbára tí olúwa kò ní burú fún yìí ó bàbá tó ń ṣe bẹ́lò jàfàrù àṣẹ ọlọ́kọ ni ènìyàn ńlá àwọn ọmọ kí ni ọjọ́ tí ò ní ká máa fi ẹsẹ̀ ìrìnàjò.

0: láì gbàgbé bàbá tí àwọn tí a mọ̀ sí Paul Agani olúyàwó àwọn ọmọ rẹ̀ pé ẹ̀kọ́ àsìkò yìí Alhaji wa Agani Amusa Ifewumi tí wọ́n ṣe majọ àwọn onímọ̀ tọrọ àwọ̀ yìí.
1: A dúpẹ́ bẹ́ẹ̀ ni bàbá wa tí wọ́n ṣe Sùmánù Màjídì bàbá ilé èso sálámà lè kàn ó ló fi àkókò gbogbo ẹ̀ tí wá ti já èso ní ọ̀dọ̀ tí wọ́n kì í ní ọjọ́ tí ò ní pé ọlọ́run a máa bò yín ní àṣírí gbogbo ọ̀nà tí ẹ máa tọ̀ láti jẹ́ kí olúwa kí ó máa fi iṣẹ́ ìyanu kan yóò máa ṣẹlẹ̀ sí ní ọjọ́ tí ò ní gbogbo ìdílé Kùlíbàlì tilẹ̀ bẹ́ẹ̀ náà lọ́kàn jọ̀ka kí yóò bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ pé wọ́n ti jẹ́ pé tí ọlọ́run jẹ́ kí olúwa kí ó dẹ̀rẹ̀ fún ní ọjọ́ tí ò ní ó lóun kí òun fẹ́ láti dúpẹ́ nípa akitiyan tí òun ṣe lọ́sàn-án lóru àti ní ìrọ̀lẹ́ kí ọlọ́run kí ó fún òun ní agbára tó máa tẹ̀síwájú ìyàwó àti ìyàwó ọmọ gbogbo àwọn àgbààgbà àti àdúgbò títura kínyìn àwọn ọ̀rẹ́ akí ẹnì kọ̀ọ̀kan pé ọlọ́run kó wà pẹ̀lú yín o bẹ́ẹ̀ gẹ́ ni ó lóun fi àkókò yìí láti fi dúpẹ́ fún gbogbo ẹ̀ tí ẹ ti dárúkọ ti àwọn bẹ́ẹ̀ ni ẹ ti ní àwọn ìnáwó tí ẹ nílò àwọn ohun tí ó yẹ fún ìnáwó náà kó lè fi ládùn kó lárere gẹ́gẹ́ bí àwọn ìjókòó àwọn ìtí ń ṣe báṣ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ẹ má ṣe èrò mìíràn ẹtẹ̀wọ̀n láago ni kò sí agbo tí ẹ pè wọ́n tọ́ pé wọ́n ní dánilóhùn wọn ti bẹ́ẹ̀ tòsí lágbára tó lúwa lábúrò nìjẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wọn ni àkí wọn ìjọba sọ wọn lẹ́kùn wọn ni kí a kí yín àrẹ̀ mú nígbà tí ọrùn ọjọ́ tí àwọn àwọn gbòòrò ìpínlẹ̀ náà pẹ̀pẹ̀ kódà tí ń ṣe àtìlẹyìn olùwàkóbò pẹ̀lú kọ̀ọ̀kan jákè bàbá sáwọn
0: ìlànà kí o. Bẹ́ẹ̀ni torí pé bàbá wa ǹjẹ́ sàlámà lẹ́kùn ọ̀kan láàrin àwọn èèyàn bíyànnú ọlọ́run ọba lókè kó wòyìn dàgbà fún wa ìyẹn dàgbà jù báyìí lọ nínú ìyà àti ọgbọ́n ìyẹn ìlọsájú kó wà ìfẹ́ náà kò sí èso ní bàjẹ́ akí wọn sàlámà lẹ́kùn àwọn èèyàn olódùmarè kó wò ẹnìkọ̀ọ̀kan wa nínú ìtẹ̀síwájú ẹ̀ la ó fi rí bàbá wa àwọn yìí lọ tí a mọ̀ sí Falaju Joseph Nobilese ATM tìlú Paraku ní ẹ̀bá depo ǹjẹ́ ní ẹ̀bá ilé búrẹ́dì tá a mọ̀ sí Larozet Nobilese wọn bẹ̀ tá a mọ̀ sí ATM ibi tí wọ́n gbé ń ta àwọn èlò oríṣiríṣi fún gbogbo àwọn wẹ́dà ni àbí àwọn arẹ́lé àbí àwọn tí wọ́n ń ṣe àwọn tí wọ́n ń sọ àwọn wáyà àti gbogbo yín pátápátá wọn ní iṣẹ́ rere owó rere ni àwọn ń pèsè fún ẹnìkọ̀ọ̀kan wa àní rí ìbànújẹ́ kí a ṣiṣẹ́ kí a fi rówó tọ́jú ẹ̀bí tara náà ni àwọn ń tọrọ àwọn sì wá fásikò yìí láti fi kí ìyàwó ti àwọn akínwọn àdìgbàgbé ìyá kámáríà ní ọjà depo lọ́hùn tí wọ́n ń tajà gbogbo àwọn tí wọ́n bẹ lẹ́bàá wọn ni àwọn kí pé ẹ kú àsìkò wa ẹ ó tẹ àyè máa jẹ èrè àfàsìkò kí gbogbo àwọn alájà alájà tí wọ́n ti lọ ní mákà tí wọ́n ti dé wá o ǹjẹ́ àlọ́ tọ́ lọ ni wọ́n máa jẹ́ kò ní eléyìí ò ní sópin àkí gbogbo yín pátápátá wọn láwọn fásikò yìí Falaju Joseph láti fi kí ọba àwọn dàájà ní ìlú Paraku jẹ́ ìrètò ní búndàrú lọ́hùn-ún kí adépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí àṣẹ pẹ́ lẹ́nu ọba àwọn ayaba kí wọn gbogbo àwọn ọmọ ìwà lákí pátápátá o yàkí bàbá wa àwọn náà pé àwọn kù àsìkò yìí Falaju Joseph láti ojúlé sẹ ATM ní mo tọrọ àwòye o.
1: Bàbá Bello Jafaru Aṣẹ́lọ́kọ́ ni ènìyàn ńlá ti mọ̀ wọ́n ajóore ní àdúgbò títún ní ilé iṣẹ́ wọn ń bẹ ṣùgbọ́n àwọn àpò wọn ń bẹ ní gàgbó lọ́hùn-ún ó lóun fi àkókò láti kí bàbá ti àwọn Bello Razak ní àdúgbò tọkọrú ìyàwó pẹ̀lú àwọn ọmọ Bello Bisiru tí ó jẹ́ ẹ̀gbọ́n tẹ̀wọ́n ní àdúgbò títún Akinyin ìyàwó Alájà Awáwò ní Dàmàgé pẹ̀lú ìdílé yín Akinyin o gbogbo ẹgbẹ́ àsìkò láyé Ọlọ́run á wà pẹ̀lú yín ayọ̀ ní fún yín gbogbo àwọn ìdílé àná ti òun ìdílé Ayédìtàn ti ìyàwó ìṣèdílé Bàbíọ́ ti Sábẹ́ àti Paraku Akí ẹnìkọ̀ọ̀kan yìí o gbogbo àwọn ọmọ lágbára tí olúwa fún ní ìmọ̀ àti òye tí ó péye àwọn tí ó pé wọ́n ti ń bẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ olúwa ǹjẹ́ kí iṣẹ́ náà kí ó dàrún kí ó bàjẹ́ wọ́n ní àrùn pẹ̀pẹ́ àwọn ọkẹ́ ọ̀fẹ́ láti kí gbogbo àwọn tí wọ́n ti dárúkọ tí àwọn ọmọ tó kú gbogbo wa tó jẹ́ pé ní gbogbo wọn wà ní yọ̀ǹtọ̀mọ̀ ìlera wọn tó lúwa ìfẹ́ náà kò ní já olúwa wà pẹ̀lú yín Bello Jafaru náà kì í níbi tí ẹ wà ní àkókò yìí pé láti lè ṣe ẹrú fúlàṣẹ ti ń jẹ ẹ máa fi ṣe ìgbádùn ọgbẹ́ náà.
0: Bẹ́ẹ̀ ni àwọn fẹsẹ̀ rajo díẹ̀ kí a tó tẹ̀síwájú.
1: Ọlá ẹ̀ ń

0: ẹnu gbogbo ohun ti ọlọ́run dá ọmọ ènìyàn ló má ṣòro lágbára tí olúwa ènìyàn ní bá wa wọn ò ní rí wa gbé ṣe ní àkókò yìí gbogbo àwọn ọ̀nà tí ọ̀tá yóò máa wá láti fi bí wàá ṣubú ọlọ́run ní fi jẹ́ kí wọ́n rí ọ̀nà náà ó ní ọjọ́ tí ó ní gbogbo ìdílé zòun àkínyó ẹ̀kú ara fẹ́ra kò fún arákùnrin wa tí wọ́n jẹ́ pé ti ọlọ́run èyí tí wọ́n nínú ìjàmbá ojú ọ̀nà tí wọ́n ṣe ìsìnkú ọ̀nà ọjọ́ tí ò ní àkí àwọn ẹbí wọ̀nyí arábìnrin wa zoe priscel fréjú ṣùgbọ́n ní àkí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ti ìlú kútọ́nú tí wọ́n wá fún ìsìnkú èyí tìlú paraku ìlú manigri lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkí ẹnì kọ̀ọ̀kan yóò ìyàwó àti wọ́n jẹ́ ìyá olóògbé yìí ǹdẹ́ ọlọ́run á tún yín nínú làgbàtú lọ olùwà fún ní ọkàn balẹ̀ o ìlàbúrò níjẹ́ tí ní àkókò yìí gbogbo àwọn tí wọ́n kù ti ọjọ́ ti yín ọlọ́run ọba wo àwọn wọ̀nyí kò ní jẹ́ kí èṣù kí o tún sọ̀kò sáàrin yín àwọn tó kù nílùú paraku akin àwọn tó kù nílùú jùgọ lọ́hùn akin nílùú sauro nílùú gbogbo káàkiri ilẹ̀ benin tí wọ́n wá fún ìsìnkú yìí akin ẹnìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni àwọn alfa àwọn páàlì tí wọ́n darí ètò ìsìnkú yìí ǹjẹ́ kí ọlọ́run kí ó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan ló abùkún yóò èrò àwọn gẹ́gẹ́ bí ikú gbóná ọmọ ọlọ́dún márùnléní ọgbọ̀n kí ọlọ́run kí ó ti jìnnà fún ọ báyìí ọlọ́run yẹ kí a rí irú rẹ̀ máa wò akínyẹlẹ́ kan sí pé ẹkú ọjọ́ tí ò ní àyọ̀nù fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé bàbá wa tí wọ́n ṣe ìdílé fún ìdílé òkúta àti sàbẹ̀ ṣàlọ́gbòyí àti paraku ìdílé oníṣàbẹ̀ ti sàbẹ̀ àti ṣàlọ́gbòyí gbogbo àbí ti sàbẹ̀ àti ti ìlú paraku gbogbo àwọn ẹbí paletí ajayi ti jabata sàbẹ kiribu àti paraku ìdílé adébùtẹ ti àjáwèrè paraku àwọn ẹbí ara ìbátan afẹ láti kínyé fún àdúró tí ti ẹṣẹ lẹyìn ikú àti ìsìnkú ìyá wẹniwa ọwọn jùlọ mama wa òkúta àjíkẹ emily ẹnà akínyín láti pàṣẹ ètò iléeṣẹ wa níbi ìpè ẹkú náwó ẹkú nára ẹkú sísáré sọtún sósìn lágbàtò lòlò níjẹ kí a fi bẹẹ san fúnra wọn bẹẹ ni akí àwọn ìjọ methodist ti gúnẹ ti òkèèrè àwọn akí ẹyìn náà pàápàá ìpè olúwa ọlọrun kọ wà pẹlú yóò àwọn àlùfáà daniel babalọ akínyín pẹlú ọmọlẹyìn yín ẹni wa sàbí ìmọdàlá akí ẹnì kọkàn ìpèlú abùkún yáwa ni wọn jẹ ẹbí ìyá yìí tí ó ṣe olóògbé ìyá ẹni wa ajayi sàbí sàmì tí a náà pè ní sédèkù akínyín ọgbẹ́ náà mú.
1: bẹẹni ìyá mo wá fásitì mo fi kí bàbá mi ọmọ lọ́nà pé wọ́n kú aráfẹ́ra kù ọlọ́run ọba lókè kan jẹ́ kí ẹ̀yin ìyá kó dára lówó kó dára lọ́mọ kó dára lálàáfíà gbogbo àwọn ẹ̀yìn tó fi nílẹ̀ tó fi sílẹ̀ ìyá olódùmọ̀ ẹ̀kú fi àbò rẹ̀ bò ó mo kí gbogbo àwọn àna mi torí àní ilé àná lọ́jẹ́ fún mi ìyàwó mi lọ́sọlógbé mo yẹ kẹ́dùn ìyàwó mi tọ́ lọ olódùmọ̀ ẹ̀kọ́ gbà ní afẹ́fẹ́ rere o akin àwa máa tẹ̀síwájú ó dá nínú ìtẹ̀síwájú ara fi rí bàbá wa àwọn ìlọ tí a mọ̀ sí olùmẹ̀sàn tí wọ́n sa wọn kí gbogbo àwọn olùkọ́ ní ojúlé ẹ̀kọ́ kékeré tí a mọ̀ sí ní òkè dàmọ́ náà lẹ́sà ṣúre àbí ojúlé ẹ̀kọ́ gíga àbí olùgbané ní òkè dàmọ́ wọn láwọn kí gbogbo wa pátápátá wọn kí ìdílé tí àwọn kí gbogbo àwọn olùkọ́ àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ tí wọ́n lọ nídàwó olódùmọ̀ ẹ̀kú yẹ nìkọ̀ọ̀kan ìgbọ́ rẹ̀ la máa gbọ́ ànígbọ́ ìgbọ́ búburú o kí ẹ fi sẹ́yìn àwọn òbí náà sì kú náwó lọ́túnlọ́sìn ọba lókè kọjá kí arírí àwọn ọmọ yìí jẹ wọn kí àwọn ìjọ ọlọ́run pé wọ́n kú àsìkò yìí àwọn ọmọ ìlú ìkẹmọ tí wọ́n mẹlẹ́yìn òde lọ́kọ̀ọ̀rin lóbìnrin pé èrò ayọ̀ làwọn máa kó délé àwọn ọmọ akọ ọkọ̀ oúnjẹ̀bú wọn láwọn kí gbogbo yín pátápátá o pé ayọ̀ pé máa jẹ́ tiwa ní ọjọ́ ìní bàbá wa àwọn jùlọ èyí tí a mú orúkọ rẹ̀ sí olùmẹ̀sàn jẹ́ àwọn ni wọ́n ní ojúlé ẹ̀kọ́ adání ní òkè dàmọ́ tamọ̀ sí lẹ́sàṣúrẹ́ àbí olùgbáné àwọn kí wọn àwọn ní ọtọ ra wòye pé ẹkọ àsìkò ìyàwó àtẹsíwájú.
0: àdúpẹ́ bàbá tí wọ́n ṣe tìjàni mashidi dóòbì tó a olóhùn fi àkókò láti kí àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ lọ jàfàrà aṣáárẹ́kọ́ ni ènìyàn ńlá àwọn ìyàwó pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ ni aki marshal isaac ìyàwó pẹ̀lú ọmọ kí ó alhaji mudam lasala kí ẹ kú ọjọ́ tí ò ní alhaji misiru ọlọ́run bẹ́ẹ̀ tọ̀tọ̀ la fi kí n pe ọlọ́run wa fún yín ní ẹ̀mí pẹ̀lú ìdílé yìí ó bàbá wa olúbàbí wọn làwọn kí n pe ọlọ́run ẹ̀ jẹ́ kí ẹ fi àìsàn ló ìgbà náà bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ti àwọn pàtàkì àti pẹ̀ríkà kí ó pẹ̀lú ìyàwó àti àwọn ọmọ akínyín bí àwọn francis wọn làwọn kí yín àwọn ìyàwó pẹ̀lú àwọn ọmọ olókì bàbá tí òun yé sí fún tìjà ní ẹ̀kọ́ àbúta ọ̀tọ̀ la fi kí n pe ọlọ́run wa fún yín ní aláfẹ́tò pé pẹ̀lú ìyàwó tí wọ́n ń tọ́jú ìyá mùfí wọn ní ṣe tọ́jú àwọn àbúrò tí òun lọ́kùnrin lóbìnrin gbogbo àwọn ìyàwó àwọn ọmọ ayọ̀ ló jẹ́ ti yín o olóhùn sì fi àkókò láti kí bàbá alhaji yusuf sule papa àjọyọ̀ akínyó àwọn ìyàwó ìyá òrí ìyá fíṣọ wọn làwọn kì í pe olúwa fún yín ní ẹ̀mí gbogbo ayọ̀ fún yín ní ọjọ́ tí ò ní bàbá wa jọwọ́ pí ẹ lágbára tí olúwa láyọ̀ ni ẹ ó dìde ìbànújẹ́ òní jẹ́ ti yín àwọn ìyàwó pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ ni bàbá wa àjọbọ gabin àjọbọ makẹ akin pẹ̀lú ìdílé yín o olóhùn sì fi àkókò gbogbo ẹ̀ tí ẹ ti dárúkọ tí a mọ̀ ní àdúgbò náà ìpè akin yín àwọn ọ̀rẹ́ àwọn tí wọ́n ń bá àwọn olóyìnbó wa akin jẹ́ ti ti jan ma sudi 2-3 ori ka kin pe ku asiko agbara ram
1: oda nja o tesi waju pelu baba wa ngiro temo si falaju joseph ni yule se attempti lu paraku ibi to fasiko yi lati bi ki gbogbo awon ibi tara ibata ya awon mo ta awon ki won pe won ku simi yawo pelu igbo edile laki igbile gbogbo awon idile falaju akin ni lu paraku lapapo ya kamare akin o gbogbo awon ya loja baba loja laki ni oja depo lohun pelu oja la aki gbogbo patapata awon ti won raja ni sobo ti awon ta mo si atm won ni awon ki o ki eta ke je ire afa fasiko ya fi ki oba awon dacha ni lu paraku ireto ni bunaro lohun aki won pe ki olorun oba loke ke oje ki bata pelese ki ade pelori ki ase ki o pelenu oba aki gbogbo awon mewo oba awon aya ba gbogbo awon ti won ro mo oba patapata lawon ki o pe eku dede woyi lati odo baba wa ta mo si falaju Joseph ni bilese atem ni depo
0: mo ri pe gbagbe awon kan wo kule ko fe si mo mo o ga gbo pe mo ti ta bo
1: beni aye king o sa lo lorun mi die ni ayato juloma uto pelu oko re kun de jide aki won ayato juloma to ko ni aki bu mi pe akosu ko yi wo kule je amala nonu ni mo petit pe aki gbo awon ti won je onibe awon egun ni awon chabe ni patapata awon dendi awon filani ni odo ayato gloma oton wo kule ye vanité de vanité aki mo pelu oko re kun de julien o te si waju
0: beni api akoko e gbo awon idile balogun babala afuda ki pe ku asiko wa olorun aduro ti yin o edele awe labi ake na ope olorun ki o wa pelu eni kokan yin beni awon ti won ku lagbara ti lo ko ni bufu eni kokan ni ojo ti oni gbo idile abiola ni aki chef kati e banko lu be aki o ekola so ni bi te wa ki ni ojo ti oni amasumela dupe fun ni ojo ti oni o ba ga be omo eko pa ni bi oti aki pe ku asiko kuwa alola darise baba ilu america aki
1: beni ole wa patapataki aki won
0: ari won lana mo ni akura eka edilala boya na ko ko mari tin
1: oda adodo won kaki won
0: pelu idile alola aki ni ojo ti oni idile nyamoda aki yo edile boko wo ni aki pe bawo ni kan se lo oluwa abokun iko ni fi sile ni ojo ti oni toma ti won se oga won miko ye aki ni akoko ipe olorun ko wa pelu yin ogbenare
1: oda nje arakori wa ti amo si sadiara awon to rawe lati fi ki gbogbo awon idile diara patapata lokori lubiri awon mo ti awon yawo ti awon ta mo si bari gi oniyan ki won awon agbagba ogbo gege bi baba wa mo julo ti amo si afiji dadari akari alaji awon idile re gbogbo awon idile towozi idile balogun aki won idile baba wa yawo aki gbogbo yin patapata idile baba wa bale raimi won awon si fasiko lati fi ki alaji wa gani amusa ifewumi pelu gbogbo awon mo sele patapata ni awon ki o lati odo eni won mo julo ti won ki iya ti awon lomo oyin je si adara lo ki gbogbo yin patapata pe ku asiko yi kafinta ni won je ni kanagbe lohun awon mo tesi waju

0: mẹ́ni mo sọ fún yín pé gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́run lọ́gbọ́n àkí ìpín ẹ̀kọ́ ara fẹ́ra kò fún ìyá ẹniwa àjẹsímẹ̀ tí wọ́n jẹ́ pé ti ọlọ́run ọlọ́run kò ní jẹ́ kí ó ṣe nítẹ̀lẹ́tẹ̀lẹ́ ṣùgbọ́n àwọn pé bàbá wa símẹ̀ àwọn náà àpapọ̀ wọn ti wọ inú ẹgbẹ́ àwọn tí bàbá àti ìyá ti kú ní ohun tí
1: àwọn àkúlówe ẹgbẹ́ àkúlówe
0: wọn ti wọ ó jẹ pé àwọn kan tí
1: wọn lè máa jẹ ṣùgbọ́n ẹgbọ́n la jẹ fún ọ nínú ẹgbẹ́ yẹn ẹgbọ́n la jẹ
0: abi ako gbogbo idile ogunremi aki idile moda aki idile agbasi aki yo idile kosoni aki idile biawuyawa biawu tomatet aki yo idile gusola gboyin aki ọjọ tẹni pe ọlọrun aduro ti ni akoko yi idile tachi aki idile agbokun ya alaafia nipa ikọkan baba olufẹsan aki yo idile safawin aki bawo nikan sori idile aje a nigbagbe aki pe ọlọrun aduro ti agbẹla rẹ.
1: bẹẹni njẹ ẹni wa ohun julọ baba wa ta mọ si iyẹmi ibrahim misiliu láti ojúlẹsẹ ọlọrun bẹẹ ni tọrọ àwọ ìyá alhaji misiliu níwájú ilé àwọn ọlọpàá abẹlé tamosi polisan republican tìlú paraku wọn làwọn fásikò yìí láti fi kí gbogbo àwọn ọrẹ àwọn ẹgbọn àwọn àbúrò tí wọn ń ṣèrànlọwọ àwọn pé ẹ kú déédéé wò yìí olùwàlágbára kọrọjọ ayọ sínú ìdílé ní kọkàn wa wọn làwọn fásikò yìí kí gbogbo àwọn tí wọn rajà pẹpẹpẹ ẹ ta ẹ máa jẹ èrè àti fásikò yìí àfi kí bàbá ti àwọn tí a fi tọwọ dárúkọ wọn jẹ alhaji sabi burama olubambi bàbá wa náà kéèyàn ẹkọ ọjọ mẹta wọn làwọn kí àwọn ìyá àtàwọn alhaji alhaja àkí wọn àwọn ya ìyàwó ilé gbogbo yìí làkí pátápátá gbogbo àwọn ọmọ ilé àkí wọn jẹ bàbá wa àwọn jùlọ alhaji iemi ibrahim siliu ni n tọrọ àwòye pé ká máa jó ká máa mílíkì.
0: adúpẹ́ fún ọ bẹ́ẹ̀ ni alhaji afọ́sí ni ànígbàgbọ́ ẹ̀ náà ìpè kú àsìkò ẹ̀kọ́ àdúró tí wá ọlọ́run kò ní fi ẹ̀yìn náà sílẹ̀ ní ọjọ́ tí ò ní olú àdúró tì í ní gbogbo ìgbà bàbá wa sùmánù màjídé bàbá ilé èso àtúkì lẹ́ẹ̀kan sí i fún ohun tí ó ṣe pàtàkì ṣùgbọ́n bóyá ẹ wá ṣe ètò wípé àwọn ètò tí a máa ń ṣètọ́ pé a nílò àwọn ẹ̀bùn yẹ mo ti mọ̀ pé ẹ ní láti máa jẹ́ kí ẹ ṣe àtìlẹyìn olóòrùn ní dojú tì í ní àkókò gbogbo ibi tí a yàn láti ṣe ìbùkún ọlọ́run yóò máa wà pẹ̀lú yóò àwọn ẹni bí wọn ní láti yín gbogbo ohun tí ẹ máa ṣe kò ti gara inú olùwàgbé yín ga bàbá wa sálámù alaykum àkí yóò àwọn tí wọn sì ń bẹ pẹ̀lú wa ní ọ̀tún lósìn tí wọn dúró ti wà ní ojoojúmọ́ wọn sọ fún yín pé ọlọ́run ni ẹni tí ń ṣe aláàbọ̀ ẹni kọ̀ọ̀kan wa olùwà máa ṣe ààbò tó sì máa gbé ohun rere a máa jẹ́ kí ọjọ́ ti wà ní ọjọ́ tí ó gbẹ́dà rẹ̀ mú.
1: ó dà jẹ́ àfàsìkò yìí àfi kí gbogbo àwọn bàbá wa pátápátá bàbá wa alhaji alfonsen àkí wọn gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ògoluwa pátápátá ni àkí bàbá wa àwọn jùlọ tí wọ́n jẹ́ àwọn bàbá àgbà nínú ẹgbẹ́ ògoluwa alhaji àfíjì dáadáa akárí bàbá wa àkí wọn bàbá wa àfi tí a mọ̀ sí agani amusa àkí àwọn náà alhaji muda muda salani ọjà zèké lọ́hún gbogbo ilà kí o àdá ẹnìkan sí gbogbo àwọn tí wọ́n mẹlẹ́yìn òdi ọ̀jẹ̀ bàbá wa àti ipa tí wọ́n mẹ́lẹ́ nàìjíríà àkí gbogbo yín pátápátá pé ẹ̀kú àsìkò yìí bẹ́ẹ̀ bá ń wà lọ́wọ́lọ́wọ́ gado skutu yi anigbagbe wọn pẹlu awọn ọmọọṣẹ yanti kutu rẹ aki gbogbo yin anigbagbe alẹ tayẹ ti wọn ṣe tẹlọ ido cosmo aki gbogbo yin o cosmo abi yao robe ẹkọ ọjọ mẹta yao ayaro rosine pẹlu yao jẹ firime aki gbogbo yin patapata apado masole ọga awọn eleso aki yin o aki nigbagbe ẹniwa ọmọ julọ ti a mọ si gbogbo awọn idile kwamina idile kadi idile dosumu ìdílé yàwó aki gbogbo yín pátápátá pé ẹkú déédéé wò yìí ẹkú àsìkò àyùwà kọmọ jẹ tiwa bàbá wa ti àmọ sí tí wọn bẹ ní àdúgbò tí wọn lọhùnún àkí wọn ọsàn ọlọrun wà díẹ tí wọn àwọn àkí wọn pé ẹkú àsìkò wa ṣàbí jamiu àrùn tiwọn àríwàgbé ṣàbí latifu ní kakíkòkà bàbá wa ti àmọ sí okùn mọsánde paul nínú bìtìrú akéde mọfànsọà àkí wọn gbogbo àwọn ti àrùn ti ẹmá bínú ikú pẹ̀lú ọlọ́gbàgbẹ́ ní kọ̀ọ̀kan wá jẹ́ ààrẹ mọ̀mọ́ sẹ́jú ibi ni a ó mú tọ́jú ẹ̀ tẹ̀lé dúró pẹ̀lú ìfẹ́ ti ọlọ́run àbò rẹ̀ jẹ́ ní ọjọ́ ọ̀la àpàdé ìrìkọ́ máa bá wa gbé ọ̀dọ̀la.
0: adúpẹ́ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ṣe kí àwọn náà akínyó ẹ̀ tí a ò lè rà ṣùgbọ́n ohun tí ó ṣe pàtàkì kí ẹ dúró tẹ bàbá nímọ̀nà ọlọ́run mẹ́sàn-án akínyé ìyàwó abíyáwó ibẹ̀ ti gbogbo ìdílé bí àwo lọ́lọ́kan ọ̀jọ̀kan akín pé kò bí nǹkan ṣe lọ ọlọ́run kò ní fi sílẹ̀ ẹ ti ń bẹ pẹ̀lú wa ní ojoojúmọ́ gbogbo ẹgbẹ́ ìfẹ́ tayo akínyó alága ẹgbẹ́ yìí pẹ̀lú gbogbo àwọn ìgbìmọ̀ náà jẹ́ rere ni wọn jẹ fún yín o kò ní burú fún yín jẹ a ó máa lọ kì í ṣe olórí ikú kì í ṣe lọ́rùn ìbùkún ààbò tó ra kọ́ ọmọ jẹ́ tẹnìkọ̀ kan wa láwọn ìṣòdo àkíyẹ ní àkókò àlẹ́ àkókò ìṣeré àmọ̀sọ fún mi pé lágbára tí olúwa ohun dídùn àkókò ẹnìkọ̀ kankan àlákàlà ànílà àwọn ibi òun àti wa ìpàdé ọtún di ọjọ́ àlámọ́ kí pé ó dìgbà.